gbogbo ẹgbẹ́ mi ló ti dàlájì tí wọ́n sì ti rán ìyàwó wọn lọ ó kúkú wù mí láti ṣiṣẹ́ Aj bẹ́ẹ̀ owó ni kò sí ọ̀rẹ́ wa àǹfààní ń bẹ fún san díẹ̀ díẹ̀ ilé iṣẹ́ kan àròtọ̀ Anur Travel and Tours wọ́n ń kọ́ ní lọ fúnṣẹ́ Aj àti Umura o tó sì ṣiṣẹ́ rẹ láṣẹ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ tí mo ní láti gbé kèmi náà lè di àlájì tí ìyàwó mi ó sì di àlájà wo yàtọ̀ fún iṣẹ́ Aj ilé iṣẹ́ Anur Travel and Tours tó ń ta ilẹ̀ eléyìí tí ìjọba fi òǹtẹ̀ jàn nípínlẹ̀ Kano o lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0806 977 4447 Nurul Qur'an

0: yi ma beru ru
1: ita ba nso na ni pe gbogbo eni lo maka na ko lo ti aju lo so aju mo buru
2: ru
1: aju ko se gbogbo eni lo maka
2: o
1: ba se po to ni ba se ri won ti yan pe se gbogbo eni to lo na ni aju mo buru ru
2: la ilaha illa
1: allah ta so yi pe ni al hajju al mabruru jazaohu what al janna ẹni ọba sí ajima búrú lànàbì sọ fún àìpé ni kò sí àní àní ẹgbọ́ aljanna ni tààrà ọlọ́run fi sẹ̀sọ fún rárá o ẹni ọba ń lọ ọrẹ pẹ̀lú owó ọrẹ bẹ́ẹ̀ sì máa sọ pé láàrẹ bú ọrẹ hun ẹni ọba ń lọ ọrẹ tó bu owó ọrẹ pẹ̀lú owó ọrẹ tó bu owó ọrẹ lọ ẹgbẹ́ ẹgbọ́ ẹni ọba ń lọ ọrẹ ó bu owó ọrẹ lọ ó wá ṣiṣẹ́ rẹ. Ọlọ́ni rẹ náà ni ó gbé padà wálé.
2: Allahu akbar.
1: Àmọ́ bó bá ṣe pé ní owó búlé lọ.
2: Owó ẹ̀gbin.
1: Owó ẹ̀kún. Ọlọ́ni mi ò ní gbà o. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim.